ti rin láàrin àfọnì fọ́jí òjijì kan, èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí ìwọ wà pẹ̀lú mi, ọgọ́ rẹ àti ọ̀.